tí àsìkò bá gbà wá tí kristi bá fàbíbọ̀ ìsẹ́yìn a tó máa darapọ̀ tẹ́lẹ̀ máa gbọ́ wa èyí tẹ́ ń tẹ́ ẹ máa tẹ̀lé sí wa 0907 648 6198 0907 648 6198 at petition number 7 tá a bá lè mú wá lónìí torí pé a lè mú wá lónìí tó bá jẹun sì tó ń bọ̀ wọ́n bá ọmọ wa sí èjì yìí.

ọlọ́pàá ni ọlọ́pàá àwọn àjọ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ní bèrè lọ́wọ́ DPO. Police is your friend, yes. Bail is free, yes. Wọ́n máa ń polongo ẹ̀ bẹ́ẹ̀. Wọ́n wá ní kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Over bail extortion, ẹni unlawful detention. Ó di méjì àmọ́ lápá abíkọ́ láwọn agbègbè bíi Adamawa báyìí ló ti ṣẹlẹ̀. Yìí kété báyìí òun ni kinní máa ń ṣẹlẹ̀. Lálẹ́ ètò ní ẹjẹ́ ṣe bẹ́ẹ̀ ká lọ sí abala ibi tí gbogbo yóò ti bá wa dá sí. Ẹnlẹ́ mà ẹnlẹ́ sà dádì ẹ má bà mọ́mìjà o àìbáyà ẹ níjà mọ́mì ẹ̀yìn náà ẹ má lọ wúlé jù sí bàbá ẹ ṣakọ obìnrin bẹ́ẹ̀ ni àwọn ọ̀yà arúgbó gan máa ń ṣakọ sóbìnrin oge lobìnrin ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ń bá wa forget about age this one we are talking about is love. Ẹ gbàgbé pé ẹ ìjọwọ ni mo ti fẹ ẹ tó tún máa wá ṣe bákan sí mi rárá o ẹ ká lẹ́mà mo kì yín ẹ ṣe oge yín sọ́kọ ẹ mẹ́dàn lójú wọn dádì ẹ appreciate wọn ẹ má lọ sọ pé ẹ ìjọwọ látúnfẹ tó tún ṣì ń dẹgbẹrin yes tó bá dẹgbẹrin fún yín ẹ sọ pé ẹ fi ilẹ̀ tó bá rọrìn fún yín ẹ sọ pé yes mo get statement ẹ. Tó bá ń fàyà síwájú tó ń ti ẹ̀yìn náà sẹ́yìn ẹ sọ fún un pé kó má ṣe yín léṣe. Yes, màmá ìyá akànkẹ́ kí sún gangan ni. Ẹ bèrè ohun tó fẹ́ gbà. Ẹ bèrè kí ló pọ̀ fẹ́ o àkànkẹ́ o kí ló pọ̀ fẹ́ o àmọ̀rí o ẹ fún wọn ní ohun tí wọ́n fẹ́. Mọ́mí ẹ̀yìn náà má sọ pé bàbá alágbájá torí pé ẹ̀mí nìkan kọ́ rárá o. Àsìkò tọ̀dọ̀ ti yín ṣe ẹ̀mọ̀ kan fẹ́ yín pẹ̀lú ìfẹ́ ti yín ni. Wá jẹ́ méjì àbí mẹ́ lọ́dọ̀ yín ẹ wá máa sorí ẹ̀ sọ wípé ẹ kó lọ bẹ́ẹ̀ nìkan rárá ẹ má fẹnu ara yín yọra yín lóye. Ẹ̀lẹ́ dádì ni yín pé yín bá tán lẹ́nu mọ́mì ẹ̀lẹ́ ni lọ́dọ̀ bá kábírà. Lálẹ́ ètò ní ẹjẹ́ ṣe bẹ́ẹ̀ ká lọ sábàlá bẹ̀ yín. Ọmọbabìnrin Adétóhún ẹ mọ̀ pé mo máa dáhùn pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ń pè mí mò ń jẹ́ o yes ma mò ń jẹ́ o bẹ́ẹ̀ tí ń pè mí mò ń jẹ́ o yes ma mò ń jẹ́ o. Ọ̀rọ̀ yìí ló ṣẹlẹ̀ ẹ bá wa wò ó ẹnà ń bẹ́ sọ́dọ̀ àwọn èèyàn ẹ jẹ́ kí wọ́n gbọ́ ń pa ẹ̀ ẹ jẹ́ káwọn ọlọ́gbọ́n ayé kí wọ́n bá wa dá sí yàtọ̀ sáwà tá a jọ wà lọ́ọ̀dẹ̀ tá a fẹ́ mọ olórí lágàn yìí lára wa. Yorùbá ló sọ̀rọ̀ wípé kì í kanní ju wọ́n bí mi lé àbí wọ́n bí ilé mi. We are talking about siblings. Nínú ìyá kan ìyá mi ló bí bàbá mi ló bí ìyá kan náà bàbá kan náà ló bí àwa méjèèjì. Ojú owó yìí wá pọ́n dáadáa ojú ọmọ ò ní pọ́n gbogbo obìnrin pátápátá ńlé ọkọ bẹ́ẹ̀ ni wọ́n ní ṣe alárédè rárá o àtò lárédè àti ò lárédè ṣó ti wà nílé ọkọ ẹ̀ ojú ọmọ ò ní pọ́n gbogbo wa o. Gbogbo àwọn àgàn tí wọ́n wáá fọwọ́ òsùn ń lò gidi gbígbẹ kọ́lọ́wọ́n bá mi òkè ó ṣe wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó jẹ́ káwọn náà ó fọwọ́ òsùn kí wọ́n fi nu ọmọ lára. Ìyẹn ló máa jẹ́ ká máa bá gbogbo òdílé Adédi méjì láti Adédi méjì àti Adébímpé Oyèbádé Adédi méjì bàbá ẹ̀ta oko náà la fi ń bá wọn yọ lórí ètò alẹ́ àríyá. A dẹ̀ fi ìdílé wọn gbàdúrà o fún gbogbo àwọn tí wọ́n ń gojú ọlọ́run pé kọ́lọ́run ó ṣoore. Ṣoore bẹ́ẹ̀ ṣe é ṣúọ̀ orí àpèwà wò mo ti débẹ̀ ìwọ náà máa bọ̀ I can am your belief tí ìbá ṣe pé bóyá mo rí by myself I will never believe. Téèyàn tún máa rí tó tún máa sọ wípé ẹ̀mí ni ẹ̀ṣá are you sure ọlọ́run kò ṣoore bẹ́ẹ̀ fún yín tí wọ́n tún máa bí ẹ̀yin olóore pé are you sure you are carrying your pregnancy are you sure pẹ́yìn lẹ bí méjì mẹ́ta are you sure pẹ́yìn lẹ lọmọkùnrin tó wà lẹ ọmọ yín lọmọbìnrin yìí ọlọ́run ọba kò ṣe é bẹ́ẹ̀ yìí tọ́lọ́run sì ti fún ní kálukú wa kó má gbà á lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa o má torí pé yóò fún wa nílé fún wa nílẹ̀ gbọmọ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa kó má gbọ̀kọ lọ́wọ́ aya kó sì má gbàyà lọ́wọ́ ọkọ. Wọ́n ní ẹ̀gbọ́n àtàbúrò yìí wọ́n fẹ́ràn ara wọn dáadáa o
egbon lo ile oko o sabiamo aburo lo ile oko olohun oyanda won wa wu awon omode yi pe ah omo egbon mi na omo mi ni e ti amu ko nbe yo ba si tun ma soro pe ori omo ama po mo waye mu amoke ko wa lodo ti e o bo mi yo ma be bo mi o fe ra nkan yato si ko ma po mo lomo ko ma digba ti o ba po mo won ti won ma fun elesi o nse kini kan lowo omo dara layo omo da lola omo ye ni omo dun ni n to dara lo mo olohun ma po mo ni kan kan wa aburo momo egbon sodo omo to mu sodo je omo obirin se ajo nbo se ajo wa se wa pelu mi se da mi da se mo pe enikan ki je awade eto ti won ju nbe lale yi won wa pelu wa won si fe je ke ba wa da si lale eto ni mo nbo na won mu omo sodo omo se be o di serekode serekode olohun ko wo omo folomo se gbagbe pe omo egbon ataburo ni won omo anti mi ni mu lo mu nbe kan wa ko ma wa gbe lodo wa olohun o kan won labuku lodo ti won ni bi ton ti bi mo won ni sugbon yoruba lo ni ka odogba o ibi ton mo mo wa yi o tun wa po daada nbe oya ka nitori pe won ri awon omo ti won nawo ohun le lori omo yi wa awon omo wa gba daada lodo ti won bo ti amo omo se nbe afiye ti won gba to mo ni omo ton mu wa o ti di serekode o ti balaga o ti do baby aburo ya e to mu wa to wa to ode kankan ladugbo ko mu lo bi ojo meta mere irin ajo ta fe lo yi o daddy ati se kini sinu freezer ati se ti bi ati se tohun te ba ti fe nkan amoke attend to daddy yes amoke attend si daddy nigba ti o sa ma fi to bi kini kin ge kuru amoke o le jeun daada mo amoke nbi otutu mu amoke lasiko to run ro daada ki lo se amoke ya amoke ki lo se omo e daddy omode yi sick ogbe odile ewosan on getting to the hospital o se awon ayewo lorisirisi be ti se mo ibe na ni won ti wa sakiyesi pe oyun be npo amoke oyun nu e osu merin ni amoke ta lo se leyin fun e ta lo don ru eleyin wo omo olomo ton fun mi ba nta le omo remi lekun ti won fi fun mi ta lo se ru eleyin aseyin wa aseyin bo daddy ni o oko aburo fun omo egbon iyawo e loyun ibi te wa fe wo gangan ninu oro yi ni wipe iya to wa je iya amoke to je egbon iyawo daddy o ma ni bata amoke ti loyun fun daddy amoke ti diyawo daddy kaburo ohun mo bo se fe egba mi ki la se si ibo loro ibo la doju eko ta la fe pe kini ka ti se ki lo jo afi wewo ele lowo la to ida ti wa sa nsele laarin egun ataburo oyun amoke ndagba o oyun amoke ndagba alabi amoko ni soji oro kolohun ba wa so layo komo oke ki ya o fun gbogodiyan to nbe nle niyan awon ti won leto koda oto ni un ta ni amo eleyi o wa ni yajo yajo ngba ta ngbo a ngbo tohun tari wo ni kini ko je ojutu ki le ro pe o ye ko sele tanika wa pe tanika be die tanika mu kun le fun ona wo le ro pe oro yo gba ti o fi ni tutu nu 0704 700 3341 0704 700 3341
41 loju opo te fi de odo wa e ma gbagbe pe owe wa nle 0704 700 3341.

0: láti bo
1: látàpápá
0: à ń gbọ́ yín o bàbá wa
1: ọ̀rọ̀ bí ẹ ṣe jáde lálẹ́ yìí ọ̀rọ̀ gidi ni o
0: ok ẹ
1: ó ń ṣẹlẹ̀ dáadáa ṣùgbọ́n tó jẹ́ ni pé ìyá ọmọ yẹn òun kó ọmọbọ́jú máa fa ọmọ ẹ̀ nǹkan mọ́ra láti ìwádìí ọ̀rọ̀ ẹ̀ dáadáa òun kọ́ máa kọ́ bàbá rẹ̀ sí ọmọ ẹ̀ léṣe
0: ok
1: àjọ ọmọ bàkẹ́lẹ̀ ló ń sọ bẹ́ẹ̀ni
0: ẹ ṣe púpọ̀ bàbá wa láti àpápá lọ́wọ́ kí àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè àpápá custom nínú ìwé ìròyìn the punch àpápá custom wọn ni owó tùlùtùlù 3.23 billion lowó tó wọlé ẹrù omi ń bẹ ńlẹ̀ ire orílẹ̀-èdè nàìjíríà aṣojú tèmi hello ẹ kalẹ̀ sà
2: ẹ wò ó kẹ́rí ọmọ fi kú òtòlò tó ní o
0: bótòlò bá fi gun ẹ̀ sílẹ̀ gan
2: ó ti yápò ti yápò náà ni o kò sí nǹkan tí ọbẹ̀ sí o
0: ta ló ń bá wa sọ̀rọ̀
2: ọlọ́run sí mi láti ọ̀tọ̀
0: láti ọ̀tọ̀ àwòrí ọ̀tọ̀ èwo ọ̀tọ̀ pọ̀ o
2: ọ̀tọ̀
0: mainland ọ̀tọ̀
2: mainland
0: ẹ ṣe púpọ̀ láti ọ̀tọ̀ mainland wọ́n ni wọ́n máa fi eegun tòlò òun ni wọ́n máa need gẹ́gẹ́ bí instrument hello
2: ẹgbẹ́ kálọ́mà o
0: ẹgbẹ́ alẹ́sà o
2: ẹgbẹ́ wa gbà o
0: àmì ẹ bá wa pa rédíò yìí tàbí kẹ kúrò nídìí ẹ
2: mo ti pa
0: ṣe
2: rí sọ̀rọ̀ tó sọ láyé ọ̀rọ̀ tó lágbára ni o
0: ẹ ṣe gan ni o
2: ṣe rí ọkọ̀ wúmà yẹn gangan ló ní ṣífù yẹn gangan ló ní iṣu o
0: ok
2: àkòrò ṣẹ̀ṣẹ̀ tí a bá ní àbúrò bímọ tó lọ mú ọmọ ẹ̀gbọ́n kó wá tó sọ̀dọ̀ àbúrò ẹ̀ ó sì kan tó burú bẹ́ẹ̀ àmọ́ ọ̀rọ̀ sí èyí pé kéèyàn pa kádàrà ó ló gbọ́ ayé dé báyìí tẹbi nígbà kóńgbà àwọn ṣẹgbọ́ àwọn gírámà wa tó bí wa wá ní wọn tó bá ti lọ ilé ọkọ wọn ni wọn fún ọyé méje
0: bẹẹni
2: kí wọn ṣàwọn bàbá wa gbà yẹn lọ sọ ọmọ bá ẹmí lè sùn ìyá ọmọ yẹn kó pé ọmọ yẹn kó pèrè lọwọ tó bá yẹ pé lóòótọ ni kó má jẹ kí ọmọ ẹ fẹ ewé máa yẹn o if lọsọ ó máa lùsọ ọmọ yẹn o.
0: Ok, that is sharp one. Thank you so much, sir. A ṣe púpọ̀ ẹ ṣe gan ni a dúpẹ́ fún contribution yín ẹyìn ẹni tó jẹ́ òǹdíje dupò ẹgbẹ́ òṣèlú adc nípínlẹ̀ ọ̀sùn ó ti kọ̀ǹgàlẹ́sì gómìnà adémọlá jackson adeleke fún jíjáwé olúborí wọn lẹ́lẹ́kejì hello.
2: hello ẹ
0: kalẹ̀ sà.
2: ẹnjìnìà wọlé ló sọ̀rọ̀ láti ìjú ọ̀tà.
0: ẹnjìnìà wọlé láti ìjú ọ̀tà. Ẹ kà
2: lẹ́sẹ̀. Ṣé ẹ rí ọ̀rọ̀ tẹ gbé kalẹ̀ yìí ọ̀la ni o? Àmọ́ bí ìyá ọmọ yẹn ó bá ń fi tipátipá sọ pé lọ́dọ̀ ọmọ òun ti rọ́kọ nìyẹn, ó fẹ́ balẹ̀ ayé ọmọ yẹn yẹn ni.
0: Ó ṣàkóbá fún un.
2: Ọmọ yẹn ò bá kú. Òun gangan ó ti dárúgbó dùn sílẹ̀ inú ẹbí o.
0: Ok.
2: Òun lọ fún ẹ̀mí ẹ̀ òde o. Torí ó má di pé a ń tàbà síra wọn. Irúgbọ́ àwọn ẹbí wọn, àwọn tójú lórí ẹbí, àwọn ọ̀dà sí. Oníṣekúṣe di ọkọ àmọ̀pé o.
0: Wọ́n
2: ti yà fún màṣẹmáṣe. Bẹ́ẹ̀ sì mí nìyẹn.
0: Kódà ẹ ṣe púpọ̀ a máa ran yín tẹ bá wa kí kábíyèsí ọba morufudin adìyó alàgbè elégùsì ti egùsì ọ̀tà pé wọ́n kò palẹ̀mọ́ ayẹyẹ gbọ̀pá àṣẹ ọ̀fíṣíálì látọ̀dọ̀ ìjọba àpínlẹ̀ ògùn ọ̀la ni lálà máa lù lálà máa lù alárè ajàgbá 0704-700-3341 lójú òkúta ẹ fi dọdọ wa 0704-700-3341 ẹ má gbàgbé pé òwe wà ńlẹ ẹ mọ òwe mọ.
2: hello
0: sir.
2: ẹ kalẹ
0: sir.
2: Suleiman láti ìlú Oshodi.
0: Ọ̀gbẹ́ni Suleiman láti ìlú Oshodi.
2: Kí ni bàbá Amọ̀kẹ́ wí?
0: Bàbá Amọ̀kẹ́ nínú ọ̀rọ̀ yìí àbí?
2: Bẹ́ẹ̀ni, kí ni bàbá Amọ̀kẹ́ wí?
0: Ó dáa. boya labe aso laarin ba se nseto lowo lowo yi be a ba kuro mo le fun yin lesi tori wi pe nse loruko baba amoke gangan o ti e kuku fi be fi ara han ninu oro yen aarin awon to ti won ni iya amoke alagba to amoke kilo ju baba amoke lero baba amoke e se pupo yes sir e se gan ni adupe lowo yin nkin ani eyin wa so pe eyin gbon tan nibo oh bo ba lo gbon tan enikan gbon ju e lo
2: hello
0: ekale sa
2: gba yi lola lo so ro eku to
0: igba yi lola ola oni ton le gugu wa e ba wa dasi
2: lati mu se mi o
0: okay okay I'm going sa
2: eku to
0: olorun lo ba wa tu o
2: ko gege bi oye ti emi
0: yes sir
2: lóòtọ́ orí ọmọlóòpọ̀ mọ́ wáyé gbọ́n ìyá mọ̀kẹ́ gangan ọgọ́ ni wọ́n ní láti bá sọ̀rọ̀ kó má dúró ń do pé kí àmọ̀kẹ́ fẹ́ ọkọ̀ àbúrò òun ní tipá pé kí àbúrò òun wá fi ọkọ̀ ẹlẹ̀ fún àmọ̀kẹ́ torí tó bá jẹ́ pé òun fúnra ẹ̀ kò ní gbà o
0: to ba je pe ya amoke na ni koni gba
2: koni gba rara
0: e se pupo e se gan
2: olorun ba won yanju e o
0: amen amen amen baba wa ni ka to do mo ye loru mo se boye ka poro rura eni

mẹ́sí ọgọ́ ọmọ ajẹ̀gbín yóò fi kára wọn fọ́rímù wọn mà náwó àwọn ọlọ́pàá tẹ àwọn owó ní àwọn amirọba tí wọ́n tún sọ pé wọ́n tún jẹ́ ajagun gbalẹ̀ armed robbers and land grabber wọn náwó ọlọ́pàá ó tẹ̀ wọ́n nílùú ìbàdàn ni ó bàbá wa tó pè wá wọn ní àmọ̀kẹ́ ò ní bàbá láyé mọ́ kọ́lọ́hún ọba ó foríjì wọn tẹni abèrè nìyẹn àwọn ní bàbá àmọ̀kẹ́ wọn ti já láìsí nígbà tí àmọ̀kẹ́ sì wà ní bóyá bí ọdún mẹ́wàá lọ́jọ́ orí 0704 700 3341.

0: Ajé. Hello.
1: Hello.
0: Ekale sa.
1: Oruko mi ni Komi Adam.
0: I'm going, sir. Network, you watch your palapala. Comrade Salaudin, about tomorrow, you must repay only. Cartoon number, cake, book, how you mean, old Bobby. Ìdílé kan ló wà ẹ̀gbọ́n àtàbúrò wọn bí wọn léra wọn obìnrin làwọn méjèèjì ìkọ́ṣabíamọ́ nílé ọkọ tiẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà wà lọ́ọ̀dẹ ọkọ tiẹ̀ ṣùgbọ́n lọ́hùn òyìnbó fún wọn ẹ̀gbọ́n wá ní kọ́mọ àbúrò òun máa lọ sọ́dọ̀ ọmọ òun kó máa lọ ọmọ tí ẹ̀gbọ́n bí tó jẹ́ obìnrin kó máa lọ sí ọ̀dọ̀ àbúrò òun bóyá àbúrò òun bá tiẹ̀ fẹ́ràn ọmọ níṣẹ́ ó fẹ́ kinní kan ọmọ yẹn á lè máa dáhùn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbó ọkọ tí wọ́n fún wọn bẹ́ẹ̀ ni ọkọ ẹni tí ò bímọ yẹn ó ti wá fún ọmọ lóyún báyìí. Sá.
1: Ó yé mi dáadáa báyìí.
0: Ó ti yé yín báyìí.
1: Mo ní ó tó wá tó sinmi lẹ́nu ìgbẹ̀jú báyìí.
0: Tó ìyá àmọ̀kẹ́ tó jẹ́ ìyá ọmọ yẹn wá sọ fún àbúrò ẹ̀ pé kábúrò òun pàṣẹ fún jà lọ ni o pé kó wá alternative kó fi ọkọ sílẹ̀ fún ọmọ tòun. Ẹgbọ́ lọ́dọ̀ tí yín bò lè ti rí sí. Comrade, ẹ máa gbìyànjú láti pè wá padà torí pé jìnnà-jìnnà lóhun yín wà ó jìnnà dáadáa sí apá bíbá yìí. Ṣé kí ìyá tó jẹ́ àbúrò ìyá àmọ̀kẹ́ ó máa lọ lóòótọ́? Hello.
2: Hello, ma.
0: Hello, sir.
2: Hello, ma.
0: Hello, sir.
2: Ẹ̀jẹ̀ mi mo pè lẹ́ẹ̀kan.
0: À ń gbọ́ yín.
2: Ẹ̀jẹ̀ ṣe ní ọ̀rọ̀ tó wà ní ẹ̀sìn.
0: Yes, sir.
2: Ẹ̀jọ̀ ẹ má fún ìyá ọmọ yẹn ní mo ràn kó jẹ́ kọ́ ọmọ yẹn dúró síbẹ̀ o.
0: Kó jẹ́ kí ọmọ yẹn dúró sí.
2: Àbúrò kan bẹ́ẹ̀ ni àbúrò gangan tó jẹ́ kó gbẹgbẹ ló lọ fọ fún àwọn kan tó wà ní ẹ̀ o. Torí pé wọ́n ní sí ayọ̀ ọ̀bẹ kó rẹ̀ òkú tó ti gbọ́ ọmọ làkè jẹ. Ṣé má ní pé kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ kò sí gbà mẹ́wàá máa sọlẹ̀ kíkọ́ ṣe kí ìyá kan náà ló dé ohun àti àti ẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n ṣàràbá tán o.
0: Bẹ́ẹ̀ni. Wọ́n kì í ṣàràbá.
2: Kí ni ó léwu gidi kan? Bíkọ́ bàbá mi ta máa já sọ̀rọ̀ ìyá máa wá ọ̀tàn létí fún bíkọ́ ó kọ́ tòkòtò pọ̀ mọ̀ yẹn gan tó lóyún fún bàbá yẹn kó má tẹ̀ lọ́rùn.
0: Ok.
2: Kó jẹ́ pé ìyá ọmọ yẹn ló lọ kọ̀ọ̀kan sí wa ó yẹ ya lóyún fún tí ò jẹ́ tọ́ ọmọ yẹn lọ́rùn.
0: Ok.
2: Ọmọ yẹn wá lọ wé ìgbésẹ̀ ṣe ayé ẹ̀yìn ló máa wọ́ sí tó.
0: Perspective ọ̀tọ̀ọ̀tọ̀ náà lọ.
2: Èmi ìfọwọ́sí ni ìfọwọ́sí pé kó yẹ kó dúró kó sí máa.
0: Àbí kó tiẹ̀ lóyún fẹ́ni tó mọ̀ pé òun ló lóyún tí ẹ̀ dẹ̀ sọ pé òun kọ́ lòun lóyún òun ò ní gba oyún lọ́wọ́ ẹ̀.
2: Kó má dúró síbẹ̀ yẹn o àǹdé ìyá ọmọ yẹn gangan ni ó di wàhálà. Bàbá bá ti ní bàbá.
0: Ṣé ìyá lè bọ́ ọmọ gbà?
2: Bàbá bá tọ́jú pé ó pọ̀ tó kò jẹ́ pé tí bàbá ọmọ yẹn bá wà láyé.
0: Ọlọ́run ni wáyé. Ẹ ṣe púpọ̀ sá. Ẹ ṣe.
2: Ọlọ́run bá
0: lára bá
2: a tó ọ̀rọ̀ yẹn lágbára.
0: Ó ní agbára yé yẹn. Ẹ ṣe sá.